0: Ik noem het achter een kinderwagen heen. Ik gloei in noem Rory beter na gewoon na gaan snorren. Ach weer, maar dan zullen we gaan verwijten jelle. Zoek op noem het afvalke. Andere schatten is verfrissend. Ik denk dat je lachjannisch mogen echt aan iemand. Iemand van dag leest dat simpel noor de zeele. Amorg het is haar galiv. Ik ben ik heel chenig. Ik kijk haar. Anschin door kerkigai ge hybridarne ge she. Augustano en dag leest achter de bior RTA. Galiv ik ben ik heel chenig gewoon. Bij een trafikier ga het lastig hele van te maken. Hier door in de star. Niks is nou.
1: Dyn mach meg an eirna siahid nid y trisfig ymwyrch o'n masyn ymlaen ys fydder blyant a eilach cahalmwri an y fan stori agos ha panel wntach o co ond oedd fain si an y spesiwl fe cymog ys pen ymlaen gyhoer ymlaen engos na hash ni dol yn gwyl yn pwyn spes cyn ag dyn y wnta can a hef mae'r gwych chi dol yn o miach leis yn cymoen ys yn caid ys eich yn strwch dŵr yn nhw a ta se fe gydir chas eich o dacr sos dol yn gygod dwi'n e rwysht cyn tŵ gwyl yn mynd o'r fle ham si eich o tog ys gafel y cymog eich le blynt han sgil dach rhaid han y rilch astrach han y clwy choch o tain fach ifo dyn nhw cans ni mnori ys fair yn fe fair yr ha dyn y mach gymeg yn clwy ys y dyn ach gymeg yn bwyd gael
0: ag ysgach ymwyr an botwn eich gwyn y clwy sio ymwyr dystad sempl wysi rof o'r
1: Tá sé rohúór a chas maiileh bheith immmert na pácanna is fearr tuigem dóibh.
0: A méidir níos far as chugá sa staí nóáin an tuigh lang go béal agus an bó sin na gachéin nachúidir sin gine go tú chainte go dtíína chaile spéisi begáin.
1: Brahan se gonaí ar an spruchaáid dtíína dentáin leat agus an go tú bhadéir níos farú heh atmosfér ó heh spríd i bheith an áit níos lú ach bear leis na himróí bheith immmert sa chuirtas fear an gortas fear ná dúr le éile chuiriceiste Untach ordhagat mar a bheith mar a gíocht agus chuir leis na cluhí agus déantóin leat níos an rud a gúid sé ar siúil tráná na saharn lohénig. Ní chéile tá trocht agus ar fáil tríoch eil na chumá ag ortaí chumá cean. Sorry, na rudí biogas an dine sean éif írfiat ach tóg pel na man mar hampla agus ha ticéadí a dhílach a rinne seachta na sa chun tríd cíntú gus slú a stigáin seachtan ó nánach ha si dul a gwine Kiri agus mio. So lerin se sin umbrú díver ha orha agus cynig an dulchan cín úntach i dennach rhaim blienta hain. Maid le spéis agus an caint san corá a se an an iacrnish an spas a bhagot.
0: Snafna gasa fech tan nomad gwein amir sin achan caint fi chyrkig agus tibadarn.
1: Corky Tibadorn. Tibadorn, you clay lachanish buitica, oh, Gavid is a shay, och clay lachanish as a hale, kite kalashik the naive lien, buhe corkig, a corkig anava, gaila was corkig, richly hale, a clay canish, imlien, a corking treasure man, earnest var, kirk maclemon, Tibadorn bucht, egabile, kite.
0: Tibadorn bucht, fair, anier shachnos or gar, agusek mil mark, as in splech and keen, corn of flaherte. Is doch gedogen shishin book a can, scribe and show who's out, don la august and tachten. Mí a buíochas mar sin leis an bhirin léir a cháin, sin sin ceol o siachan léir an tlár, Padda Carney if you want fuima, Jack Pascal if you want rúníachta, agus big Joe McKeelin leis na sgiat a sport, le níos mós sgiat a sport, in níag na bóg rí. Bíg mwyd na rás liv, rís dé loin an a cuaig, bíg mwyd cair a hannís fair an trocht is cuilt ar mair an hirndl, bíg lind an dé gest, agus sgiat a mór an uacht an lei, gagas fyr eir chéle rísmid, tuar a chéle, agus gaf dair seach na magad.